temi aritibwe igba nkile betin di njoba tugu ya ridi afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu ebo ne irun je irun kan je irun badin sina pa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesintare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rin mọ́dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójúfò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sán ọdún yìí bẹ́ẹ̀ àwàlàkọ́ yìí nàbí kó bulamba abẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ kó fú ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rú náà tó ná lamba yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀ lu togo ẹ njọba togo àpè yín pò nìka lójúfò sí síká gbọn ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí lamba búbu ká bulamba fọmọ yẹn kọ ibẹ̀ bulamba tán náà sunu múdọ̀ ibẹ̀ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá ọkọ mọ́ra bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ eke iye ara pata yín pò nàmẹ́ eke tsa etí pata yín pò sí kòtò ọkọ mọ́ wa ni kòtò wa ni eke dí kòtò yẹn pò nkọ bẹ ti níjọba ìyá rí di afọ arílẹ òun náà bá pa ọyàn òun ẹgbẹ ọtọọtọ.

0: bana a farafani gloto gubunu metel ocha joglo towa kidiglo toble gubunu ge krani tulede itumo medunga nyoro kidiglo tobunu ge hani pa de gimbu asobere sonsoni mbimbunu mamotofu nsindume de achicha ganuglo towa alo akodugo de gamanye anyurwa gowiti blagabunu ge klani ilol maso tabinle ndinku igbaleku melayi ndiye mbunu mamatofu nsindume tu busu sangso ma kata jangwa soro isiga balde bafa ni malayi ganinga igbala iyerwa malayi ganinga igbala gikpara ginnasu ibusu inumero ibusu isi ibusu sunu budu ibusu inume malayi mbiye ganinga igbala gibi gabunu makugi gisiga bali iho busu nasaga kajangwa soro roa ganinga mbiye ni malayi ganinga igbala misubana gani igbala giye roa yame jime fata gunobunu fola febal di otejo ombo krafanyo fata gani laegi fakre sangba fedi imudaro fe lol fanyin temaro fanyi buogamal ibaradang di itungo mamata dun fanyi misubana misana di minyana fanyabunu mbiga bu fanyabaro tu yuvo busu sangusa maga kajangba soroa fakbalimbiye fechuge alobo echetema nunu malakal gani mbiesu nimeyi gani igbala yayang mamela mesu atemi de ichicha ochejo alotwa anyiro ichicha gani ngo alotwa li anyiro ajabunu atangfala ali guji blagabunu ngekl anyi ilol maswa goli mwabunu mebon nsumo wala ba barwa ngon atangi ajabani nafalafanyi
1: temi aritibwe igba nkilo betindi njoba tugu yari di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa inabune una kunun bone irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efune na pa omo tono kan juguba irun mba nle lutugo njoba tugo kesintare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ kó gbù lamba nù nà mẹ́rin mo dé ní oṣù mẹ́rú yìí ní oṣù mẹ́fà yìí ní oṣù méje yìí ní oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn-ún bu lamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àní ká lójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sán ọdún yìí bẹ́ àwọn àlàkó yìí nàbẹ̀ kó gbù lamba abẹ́bẹ̀ lẹ́rẹ̀ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rú náà yẹn tó ná lamba yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógo ẹ̀ njọba tógo àpè yín pò ní ká lójú fò sí sí ká gbọ́n ọmọ wọn lọ nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí lamba búbu ká bu lamba fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bu lamba tán náà sùnú múdọ́ ibẹ̀ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ tí alápá kọ́ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ wà ẹ́ eke iye ara pata yín pò náà eke tíá etí pata yín pò sí kòtò wọn kò mọ wa ni kòtò wa ni eke dí kòtò yẹn pò nǹkan bẹ́ẹ̀ ti ní ìjọba ìyá rí di afọ arílẹ̀ òun náà bára pa ọ̀yàn òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.
2: Can we try it?
3: Yeah, they can work with it.
4: Instead of can we do it again?
5: Yeah.
4: You know when you do things for God, you must do them bigger. So we're going triple.
5: Alright.
6: Listen to the whole flow now.
5: Yeah.

temi aritibwe egba nkile betin di njoba tugu ya ridi afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu e bo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun e fu ne na pa omo en tono kan juguba irun mba nle lu tugu en joba tugu kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rẹ́ mọ́dé ní òṣùmẹ́rú yínú òṣùmẹ́fà yínú òṣùmẹ́jẹ yínú òṣùmẹ́dógún ọ̀rẹ́ ní ọ̀nà karùn-ún bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti ìtàn tù mí sán ọdún yìí bẹ́ àwọn àlàkó yìí nàbẹ̀ kó bulamba bẹ́ẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rin náà tó náà làǹbà yìí bẹ́ẹ̀ kúrò ní iye nílẹ̀ ìlú tógo ẹ̀ ìjọba tógo àpè yín pò ní ká lójú fò sí síká gbọ́n ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí làǹbà búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bulamba tán náà sùnú múdọ́ ibẹ̀ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá kọ́ mọ́ra bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pata yín pò nàmẹ́ kí ca etí pata yín pò sí kòtò wọn kó mọ wa ni eke di kòtò yẹn pò nkọ bẹ ti níjọba iye àrídìí afọ arílẹ̀ òun àbàpà ọ̀nà òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.